òde jìlẹ́dì bọ̀ ara dúpẹ́ náà yín kọ̀ òkúlónà tán náà dàgbé wọ̀nyí náà tán náà ọ̀nù dàkúrákú kí klóde ètò ìwà náà mílẹ̀ tó náà yín kọ̀ tán náà ọ̀nù dàkúrákú dèédò wà ló chẹ́chẹ́ mí tán lẹ̀. Eyín dọ̀ a máa jọ dàgbé yóò tọ́kùnrin àti húyẹ́húyẹ́ ẹ máa ná gọ́ àlọ́ jọ míọ́ ìtàn dèkó kan sùn tó gbẹ̀zán mi tán mẹ́ ẹ pé gbogbodókò wúlò àgbẹ̀zán mi tán wọ́n wọ ọkùnrin mi sàn owó ọ̀gbẹ̀tàn lẹ́mẹ̀ náà ònú rẹ̀ ní mọ̀tẹ́ tó jọlọ́ tó gbẹ̀zán mi tán jí. Jìkú yẹ kó dàgbé nọwẹ jìkú yẹ kó wọnyí nọwẹ dọpẹ náà zẹyìn kọ ẹtàn dọ àgà kẹnu tó e mìíní jó dàgbọ dàgbé yẹn tọrọ ẹ mìíní dọpẹ náà nálẹ bílánú kó dàgbé wọnyí náà ẹtàn kó dọpẹ náà náà mìíní jọ dàgbé yẹn tọrọ dàgbé wọnyí ẹtàn. Ètò ìtàn máa tó pẹ́ náà ó kúrò náà náà kàn fi wà náà mí jọ mi ètò ìdálẹ́wẹ̀ mi kéego náà tó sìn ló afọ ìtàn kẹ́ náà tó mọ̀ tó náà dé ewúrẹ́ ọ̀dá yìí náà mí yí tó pẹ́ náà náà jùlọ jẹ́ náà lọ́dọ̀ ó kúrò kó náà wé náà tó sì òkú ìtàn ló fi tó égbé mini kẹnu mi tán mo dóra yín òkúlù náà tán. Abakuku ta tán àfọyín tún àwẹ̀ òkúlù náà ń ṣe òkú tó òbúsọ di mi òkúlù náà rẹ̀ àzán tó rọrùn tó gbàgbà òkú ẹlẹ́tàn mẹ́ tògbàgbà òkú ẹlẹ́tàn mẹ́ máa dàn gbàǹblò aramọ̀ fìlélọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó rẹ̀ kó yọrọ náà fọ́ fún òkú òkú náà tán gbàdúrà náà tún wọ̀pọ̀ àzọ̀ ètò náà dé fìfọ́ fún gbẹ̀tọ́ ló pòròpó lóra kò mọ̀ fọ́ fún ọlọ́pàá aráàkó dẹ̀ náà gẹ́gẹ́ jẹ́ yọ̀yọ̀ gbígbọ́ tó ìtàn lèyí abakuku bí ọdọ kò dẹ̀ náà òkú lọ ní vọ́ ìfọ́n ẹ máa yín dọ̀ àtìndò fi máa tí ì sán tìtò jùlọ ẹ̀tàn mẹ́ tìtò má ò gbẹ̀rù tó tàn mẹ́ wẹ́ àtìndò fi sán kẹ́nu tó ewu kò dẹ̀ dọ̀ òkú lọ ní vọ́ ìfọ́n tó e gbé dìde àrò tó dò dọ̀ òkú lọ níwà tẹlifíṣọ́nàwé ọ̀gbẹ̀zá tó ìmọ̀ràn ń po tí do pọ́ lọ ẹni lọ́wọ́ ẹni ìdẹ̀ tó èrò àfọ́dé ẹni dandan dọ̀ mí mọ̀ràn ń po tí do tẹ̀ do pọ́ lọ́mẹ̀ nyàdó kan ìwéwé nùgbó tọ̀gò bora mọ̀tẹ́ yí àzọ́dẹ òkú lọ dúró wa ní wa kẹ́rẹ́dẹ̀ yìí lóko tó àgbàsà kérésì tán mẹ́ àmọ́ náà fọ́ fọ́lọ́ ní mọ̀tẹ́ tó tán ta ẹ yọ máa yóò jẹ́lá mìíràn tán náà mi bíbélù dọ̀dọ̀ rọ̀ dín wẹ̀ ẹ sọ òjìlẹ́ náà mi níjó fọ́n sán mìíràn mẹ́ òkú lọ tóbi bí ọ̀dọ̀ àní fọ́n àní wá ẹ bí ọ̀dọ̀ àní fọ́n sán mìíràn tó mẹ́ lóní àrò àmì náà dọ̀nù àgọ́ àgọ́ ṣoṣo wẹ́ẹ̀ sọ̀gájọ́ dógo wẹ́ẹ̀ bíbélù dọ̀rọ̀ ní ìpínlẹ̀ pẹ́ tọ́lẹ̀ dámìràn
njura ndoro ro egbe ni gbezan to mo fo fon ara mo duro ken to mra mo alikore to gbezan to ji kenu to bo ko de ran fo fon o kun ni fo gbezan to e gbigbo agba satan lebi se fon o de o kun ni fo lebi fon ro gbezan to e me kenu to bo ko de Joanu me won na we se ogbe lo e do re do wa ga file bo wa do to wa ga to gbigbo me to gbigbo me we ran ara monu se mere vole o ara monu as ga bo lu su su su le de na kan we do te bo na kan we ba na yi division ato won ra gbe ton e si ti to o kulo ko blo na we masonno agbado agbo pipe tolomede bablo agbado nule ponton me we I don't know fun bo ko de brazil otoro ko ju e ton di de so kan kan we do te kenun te bo ko de Jako wa ba fun tin. Aro ran ko de. Jago do gbigbo. Wulu wulu tan. Do gbigbo wulu wulu tan de no se me so yi. E mo ran se so yi. Do ha jiji hwenu we a. Ha jiji hwenu we a. Ka vi yo ko hwenu. Big boy, he got posy satan po. I'm not the kid boy that do gun to gbezan to. He can be a clone. He got on away. Hold on. I'm not the kid boy. Hot on le. Nido division si se ho jihui a weton man. Hold on. A clone. He got on away. Gbezan to. Nido mo vafon. He has auto mo wa. A clone. Na wa na we do Jesus in come. Mas ni se tu wo. Loku we mata oto fo eto kande nuku awe to nuru ko e nuku eto maria ko de o mo dagbe lo e teto maso gan yi so esi mi mo ro fi le lo maria ko de o mo dagbe de vive e te we nu ya mona to e de zombo adowa eta inu da jo mo ro sinsin egbe tojo yen ojuro to abi wa kan bi ode we there was sinsin kan ro potun amran leko ipogbe dodo poroji hold there do nu da gbe lo Bible duran no we dawe lo e dibusi jipo yapo e dibusi jipo yapo bo so ko ko me lo gbe dide tan le kun me ho de bo disi jiwo etan do kledo ayin ko me fa doro te no mo na do mo yison o kuro na si Hold there. To para joy. Drag gbigbo to e. Don we njo mo yi to egbe di e. Mara ti do do ta ro po me. Njo a se so ji ku e ko si. Okuro do nde boju an na we. We zon ba do kan wa si se egbe ton me. A si gan ma yan e. Amo. Hold there.
But they are waffle. I'm an acting do wulu. But I'm not going to a gigo. I'm not going to be here like. I'm not going to be for the cook. They not turn to it be. Hold it up. No, they're not doing it. It be. Oh, the jagodo who can they quick be? Eh, my dear animal, that be to it be. Oh, the jagodo, eh? Oh, chronic at it to it all like blay. We don't need the moon, we'll clone, we are dying away. Oh, there. No good, but only quick for the jagodo. No, o to mi do pe mi se nko wo eto e na le bi ko ko dogbon dale to do fun din le de mi o si se gbe ton be mi o ko de ro kan bi mi ton le bi na si si o plak plak do jesu nko me de mi do fi to ipe mi ko wula una ha mi ton mi ko una mi de na do mo da gbe so o fi jo mi ton nu kan jo mi to epo kokon to epo ni na mi nu le bi de son wait on a me to Jesu in come. Awa no clon da ko si de mi ton. Na mi oko de ro Jesu da ko in come o to. Mi a ji son ko crazy ha mi ton me. Ozan ohan. Kande gma. Elachian we. 7-7. Ye ko magbe ye ko magbe na do de do nu kan satin to nu kan na mi I want to go to che kole matin Colin Martin.